Wọ́n ti tàdé bí i. Òyìnrọ́ rárá yóò mẹ́ẹ̀tò tún kílájẹ lẹ́ẹ̀pọ́ bó máa gbọ́jẹ́. Ìmà tó kó dọ̀nà yóò mẹ́yìn àdídọ̀nà lẹ́. Mẹ́ ìmà tó núndé wà. Súnù yọ́nù ìmà tó núndé wà. Ẹ̀wọ̀ ìmẹ́dé lẹ́. Mẹ́ ìmọ̀ tó ná àdámọ̀ òyìnrọ́ APP. Kàbí òpọ̀jẹ́ APP. Dọ̀ ìyẹn kọ́ dó tẹ̀mẹ̀ ẹ̀yìnú pípẹ́ àbòyìn tàdà. Jíwọ̀ wé dá pẹ̀tọ́lẹ̀ pó súnù pó yọ́nù pó. Mẹ títà èdà súnù pó yọ́nù pó yẹ kan tó pọ̀ ètò pó jíwọ̀ wé pó bú. Sọ̀wé nẹnu gbọ́wẹ̀ pẹ̀tọ́lẹ̀ pó súnù pó yọ́nù pó yẹ́tò dídí bíbọ́ kan tó pọ́ pódò jíwó yẹ̀wé pó. Núgbó òtọ́gbò mi tọ́lẹ̀ kò tẹ́gbọ́n. Núgbó. Núgbó òtọ́ mi tọ́lẹ̀ pó làkọ́ta lẹ́ẹ̀pọ́ sínú kọ́tọ́ kò tẹ́gbọ́n. Iye kó yín mi má tọ́ tò nú yíwá nǹkan kan lẹ́mẹ̀ sánú yíwá nǹkan kan lẹ́ nàdó ẹ̀mí nàdó bọ́ kan tó pọ́ pò jíwó yàwó epo. Ìwà lẹ́bílánú náà mẹ́. Nulẹ̀ pó èyí kò bá sí bó bá sí bó tẹ́pọ́ bó ṣe dóná mi é máa kò hàn mí nàdó tí tó kan tó pọ̀ nù pó pò jíwó yẹ̀wò epo. Bílẹ̀ tó nu kan tọ́ òtọ́ pó mítọ̀ dáhó dodínà nu tọ́ ni lẹ́mẹ̀ tan kan tọ́ ni lẹ́mẹ̀. Nú èyí bá sílẹ̀ dé pépé máa hàn mí nàdó tí tó kan tó pọ̀ dàgbé pó jíwó yẹ̀wò epo. Nú kan tọ́. Délẹ̀ tó nu kan tọ́ dáhó ẹnilẹ̀ pó mẹ́. Nú èyí kò wá lẹ́pọ̀ bó ṣe ò tí ń dà iná mi pópó lẹ́pọ̀ dé máa hàn mí nádòpọ̀ kan tó pọ̀ pódò jíwó yẹ̀wé ò bá títọ́ mi tán pó. Òdélẹ̀ tó tọ́pọ̀ mi tó dáhó ẹnilẹ̀ pó mẹ́ yẹ kò pa sí ṣuṣu nádòsọ̀ gan ṣe ṣinṣin ṣuṣu títé. Yé kó bá sí nù kankan lẹ́ bó dó wà núlẹ̀ pó bó hàn núlẹ̀ pó wá àwú sọ́kíyá mẹ́ nàdó kó àlọ́ náà mi nàdó hàn mi tí tó kan tó pọ́ pó jíwọ́ pó tìgbà pó kó lẹ̀ pó ẹ̀gbọ́ àgbà. Jíwọ́ ìwà mọ̀ tó kílájẹ èmi kó bá sílẹ̀ pó. Nílé dágbé ṣiṣẹ́ èkó lẹ̀ ọ̀tàn kan tọ́ èyí já òwúlẹ̀.